0: angeli fọwọ tọ Peter oni oya lo ba ewun ti baba yi so nigba tesin fe de ninu ewun ti won oba mu lo olohun si gbe angeli dide
1: adedamola olajide loruko mi o wa lati ibadan
2: ibadan ile ngbe
1: be ni sir
2: nice
1: May this year ni mo join commission yi o sele n pe mo ti wa Labuja for like 20 years gbese lo le mi kuro Labuja gbese lo de mu mi join commission yi contractor ni mi mo ma n gba ise mo de ni company ti temi
2: gbese le yin Labuja gbese yin telu
1: 15 million
2: 15
1: yes sir
2: million
1: yes sir
2: ha
1: mo wa bere sin wa si church emi ati yawo mi la ma wa bo ko wa le mi
2: loni
1: be ni sir so o wa de level kan to ye pe enikan ti mo je ni 5 million oro yen ti di tolopa
2: ha
1: to fi wa je pe o gbe mi lo si police station o wa mo ti ma ngbadura ni bi dandan pe kọlọrun se ise iyanu ti ma fi rowo yen san but Olorun o gba ona ti mo ro npe Olorun ma gba
2: ko gbona bi teyin fokan si
1: gba rara
2: aje n pase mi o mo ye gbese ti nbe lorun emi o si mo nto fe Olorun gbogbo ona enikan ni ko si ami yo gba ona bo mi yo si o e ki gbe ni baba gbona bo mi yo si mi
1: so mo ma gbadura ibi temi fokan si ni pe boya olo anti e pe fun mi contract si ma fi san
2: gbese yen
1: owo yen egbon mi kan de wa ti mo mo ko capable lati fun mi ni 100 million
2: church
1: but ko won se to lu woju mi mo a okay o de e ka lo ri won lori oro yi but daddy mi ni ka ma lo along the line ojo kan wa to je pe ijo monday lojo yen ojo yen ni won ti plan pe won ma gbe mi lo si yagunku lori oro 5 million ti mo je eyan kan won ti plan olohun wa lo adc to the governor of Oyo state
2: adc to the governor of Oyo state
1: wa o kan wa si station yen ni mi de se ma lo station yen o wa wa lo wa dpo wa ni koko wa gbo nkan to sele o sa wa mo sa salaye fun lo wa get to know pe o mo egbon mi all of a sudden lo de pe egbon mi yen iyen de wa la America o wa ni ko da ejo yen duro di ohun
2: ha
1: ipe ohun ma fun won ni owo yen
2: ha
1: olodun de ba mi se o san gbogbo owo yen without stress owo yen lo de je major one to tin fun mi ni blood pressure
2: ninu kini
1: ninu gbogbo 15 million owo yen lo eat mi ju to tun eat that mi
2: ha
1: because true daddy mi mo fi gba owo yen lowo eni yen so o ti fun daddy mi ni blood pressure o ti fun mi blood pressure o ti fun mommy but everybody sha n gbadura lori oro owo yen ko to adi pe olohun gbe eyin eni yen dide ti owo yen bi 5 million bi je season
2: o san 5 million
1: o san 5 million ninu gbogbo owo yen
2: eyin o mo pe nbo nbe o
1: emi mo pe adc mi ba mi se mo adc yen ri
2: mọ̀nà bíi tí ó gbé ọ̀rọ̀ ẹgbà tó bá ku ìṣẹ́jú kan kí ìtọ́ oníyẹ̀yẹ́ ọgbẹ lára rẹ tó bá ku ìṣẹ́jú kan kí wọn ó ní kọ̀ tán dì rẹ kan sí àmì dáadáa ọlọ́run òjijì yóò yọ sí ọ mo ní kí ọlọ́run òjijì kọ́ yọ sí ọ kí ẹ̀mí mímọ́ kọ́ bí ọ wò yóò gbé ọ níjà lórúkọ baba ti ọmọ àti ti ẹmí mímọ. Náà ǹjẹ́ ń pè ní angeli nu o ní ọjà ẹnìkan ni wọ́n tó bẹ̀rẹ̀ láǹbá ni irọ́ náà là ń dáko adc àbí ṣé adc ṣé kò sí láyé ni irọ́ gbogbo nǹkan láǹbá ni gbogbo nǹkan lọ́dọ̀ tiẹ̀ ẹnìkan ní kí ni jẹ́ láǹbá àwọn ìkọkúkọ tí wọ́n máa kọ náà ni pé irọ́ ni wọ́n kọ́ wọn ni àtúnkọ́ nísìnyí. Iwọ tó o bá gbàgbọ́ pé Ọlọ́run sì tún lè rángẹ́lì sí ọ fòókè nígbà mẹ́rin just kan fòókè lásán fòókè fòókè ẹ̀yin ọmọ Ọlọ́run ó ìjà tiwa kì í ṣe tara ṣé ẹ rí ní ọ̀la ọ̀la Wednesday àwọn tí ọ̀bájọ́ ẹ̀ wọn wà bá mi jọ ẹnikẹ́ni wà wòlí ẹ̀ mọ̀ tí ì fún mi lánàá yín tí wọ́n ẹ̀ mọ̀ tí ì fún mi lómi 7-7 bọ́ọ̀lọ́run bá jẹ́ ọ wà ń bẹ̀ bọ́ọ̀ máa.